0: wọn ẹ bàárí gàkúrọ ga ẹgogo máa kúrò
1: wàhálà
0: lómi àwọn pé àwọn ń bi wọn nù nà bá àti à kúrọ ga ẹgùn náà yìí gàmbi yé mara pọwọ gà inú ẹyẹ mẹrọ rà gà ẹmẹ rà gò gà ẹmẹ yìí
1: gàmọ
0: asogorọ tó rọ mu àmà àwọn àwàhálà tó rọ mu hansi kì í tọ́ ndúrọ̀ bá kúrọ̀ dẹ́bìnú so yìí wí nà mí ti wò kàtí àìrú máa máa sọ̀ tí a gàgà yìí báyìí wí ti dùn ọ̀hún àmì wò.
1: kọ́ nùú yìí ló yẹ pọ́tẹ́ yà mí.
0: ká nánú àǹgó bíbí rọ ọ bẹ bá gbé àwọn bàbá kà yára wí yọ àwọn sọrọ ìka ẹgẹrẹ wí tó yìí adúwọ mi àwa kọ́ nù so kà gó hira so wà sọ̀rọ̀kùtò mi hàn bá a máa ń gàdé mọ̀ bá yẹn bá a nọ mi mọ́rú kọ́ sáàmà so náà kawere hu èèyàn ngó a yà mẹ́sàrà sánsẹ̀ sáàgà àhún yìí sọ́mọ́ so náà kà ń dédé gangun tura mi bá a rẹ̀ yọ mi kawere bẹ̀hẹ́ ti hu buhí kọ́ wa hali dabina wa ye gaga wọn tọrọ sọn ya ma kó àmì nínú ayé kí agumaa si ẹ wúre kan anwó ẹ nọmọ sọ àbí so kó máa yẹ tu.
1: tiwọn tọnkurọ so máa so kò hóga ẹ nyangu.
2: ọ ìkókó wà tọnkurọ sí bìtẹ nyangu dèmí ẹ jẹ agirọ ń wẹlẹ gẹrẹ ìpín yà yìí dàgà yìí wà yìí dàgà gẹrẹ ọbẹ yà kúrọ́kù wa. Wim bi ura ganda obi mara maka duro ba ba no shine ma bi no so yin no
1: oh
2: ya go na gani ukura oki sha ugu ne ba ko ka ho na ya kro to ko ne ah ule lem bi wi ka ho na bi lem bi u ma do mi ya ma wala ma ule de na ka ra ka u bu lem bi
1: so so
2: dan ki a lem bi so a wi so
1: ha wan go
2: mi ya wan go na nu lem bi na lem bi ki wa ura ko wan go se duro la ma kuro suwa ko to le ngiro de ka yin la o nye we na ka le a me wura kuro we a me yira ade yo we pe ko to o so en ko kuro isu ko pe na na ka do ko isu wa
1: ni
2: o mari wa te ka kuro yi ma gela be yin la we ba wa me le ba ka no isu ya ba wa me le ba wa me le ko na no isu ya
1: me na ko to o ngere ga tinku o mi
2: wa tinku o mi
1: o da yo ye de yo mi
2: yíyá bẹ́ẹ̀ wà kúrọ́ ìṣó wọn ni bá a ma ní ń turo ìnà dé ma mi ní wíń tí ń wẹ́dẹ̀ nǹkan àná ìṣó tọ́ ń kúrọ́ ìṣó wọn ni ká akọ́mẹ́ akọ́mẹ́ náà kà á mọ̀hún ká.
1: o kò ní asurukò bàbá
2: kò ní asurukò yá má dúró ọkọ̀ ma yẹ ọsẹ ẹ mi má kúrọ́ ma ní òyìn ma ọdẹ ọkọ̀ mo ń sẹ wíńdà sẹ wíńdà nkúrọ́ wíńdà yín mu wa
1: kúrọ́
2: mo maa baa tiɲɛ maa la gere mu kada ko yangu
1: awo. sasiya ezekiel bebi o nana wa migo
3: na sera tɔnkuranso bɛ nbira agiya gisɔn toro
1: bawo daga gere mu
3: banbiro gaga itaw ma domi ye sɔnna banbiro ka ɲi yigbɛ suyin yigbɛ te ta tɔnkurabo nkara nkɛyi mo sara baadu ma segu inf tɛn tɔnkuranso bɛ ro. Ide idagariko domi sa mera sa wiso sa ge yarawa ya ge yara no deme wi azia katumi girote wo bira gaba wa barabe wa mo me awon crosso beban ya nafun damba e mono ban soga no emin di sogute tanaro banna banu muano wẹ́ẹ̀ gáà ní ọ̀nà nkírọ̀ wọ́n kúrọ̀
1: kúrọ̀ mi
3: kàn sí kúrọ̀ ní nkírọ̀ kúrọ̀ sí ìrà
1: àbáwọ̀ ẹ̀ kúrọ̀ ọ̀kà mọ̀ ọ̀kọ̀mísàrí
3: àdá kàn kúrọ̀ kanú ndà wọ́ ọ̀bí rà kàn kanú ndà domi yà àmúdé wọ́ ọ̀bí rà kàn kanú gàbé nù
1: ọ̀
3: káwé nù ọ̀ kàn má ha ẹ̀ tọ́wọ́ máa wá bá tọ̀nù pàtàkù mara da kwa awen kuro noma yi awa umman ke seda yan yi winwe si so bude ma sena aga yi mi nkume noro awi winya kona awi buwa noma awi buwa ye miye suru se hi omi ba ma wi ben wu nkomise undam bamo ba umman behente nyiro wada inye ba wenge imo igbete ti atuko wenge ku do mi igbero gibe be mi bayi ma ida ino ina wo ina to nku omi ah had no hina une umma ba sia ma wure mo ya wi mba de ya wi miro ne ya wi nigro ne wi nti o ne ya ko se ko ma ge mo gire mi igbete mi ku ta nu na le ko siru ko su wi wa se so ko mo avoka ba ade ageye de ba ma nu nyu ko se ya ndi bu ga nu na nye no so te nu so ba ne bu nu su wi bu re aya toro kaha awon cross wo toro kaha awon kro aga wi dam me hunkuwa awon eto mena ya baga be siru so yen siru bi so ba ummo banganu banko ko mi do boko nun ke gade gade be baga si be bag bena mi buka be tak si dege buka be dak para ko fe buura mana le ko mi a o ye mi buka nun dami ya so escort relay ya ba nun kuwe gbogbo ga komisaya ya nun suwa yu ina give we ina give an suwa bu dai give we dai give an suwa bu sira give we sira give an suwa para give we mega mommy ya ga misiri tituri suru gira akwa so ho aga tura be mbai ga de turim amma tura mi bogo nun wan ga weru we dite ho bogo nun degem ba nun dege dite ho won no bayru gira mo aga gira komi
1: ba ma wangem
3: ba wangem won no bayru en birwa
0: gohero mbigia
3: ba bogo den bigia to
0: hola ne
3: siru gi holo banga de nun na nyami ya eto len cross wa ya ya ba nun foto nu so hebu ne ye awa ya wi so mi awa mi sina ara yi awa no ru ga wi wi ya mi to mena ya wi no ru ya won no ga wi ni akumi ni won no ba iro akonga kan ku omi
1: gina
3: sa ho gare won no ku awon no ku anpa wi baro mi wi ya no ru ya mi boko wi dogo toroko ye ngo ye poro guys guy ko hia wa bibi ya de mi bibi ya de mi ga be ngo ga nye me ho ko ngadi mo ya giru wa me nwa wa me maton turu uwin kuro so kan ton turu nge ga ma ga ma daga kwa mi
1: bu he gira mi
3: yo go kwa mbo he gilo nge ya na ga ta do ma so ada ge u so mu ba mi ha da ba gin teru go nga no ina da daga bi sanse se ya mo ba so ba ne to hai ne hun so ba ya ma nu a ima ku kai ku ibe he do bu so ku pa be so ba nye ye la be kuni
1: mi
3: domite deme na giru wa mi aga nye we ma suga domi ben damba e ma habe we ma su ma tonu ma e suga ganga gwe bugo no nwiye ba ma no ngiru wa meme nwa na e ma su ma anya nka handi we na e bu na mbu ko me hubu de awo a suga mi yakpo mi baro me agiru a probugo no no wa o
1: baga mba to ma
3: giru baga mare ma giru baga ota mari agirwa baro mi are giro po bo ga urawa yeso na bado ma namba enwe namba ga ha unobu ka okura ine anki agire ane tia tia ine ma esuga mo ga go inge ba ma nu wonyi ru bi jabu ne won wa asugu ma hawo agire na leko na suga ya gbonwege saga so wane awi nkuro so mu wane awi nkuro ga no egoro mera wane awi nkuro wi nyanu yero kahako mo wi barota hu mabuga wi kwa
1: yo sanwa ya yira ko so gyanu pe ama pa ho ka faida usa